0: bwe ta tu o ifiti ta tu nu o lu na be ka fo ya ni na ya ni afa la
1: yi be le bo la ko ba de je je lo ko ta je nu le be ki
2: temi artibwe e gba nkilo be tin di njoba tugu ya ri di afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kurun bo ne irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efu ne na pa omo en tono kan juguba irun mba nle lu togo en joba togo kesin tare yakobu lamba fu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ kó bulamba nínú mẹ́rin mọ́dé ní oṣù mẹ́rú yínú oṣù mẹ́fà yínú oṣù méje yínú oṣù mẹ́dógún ní ọ̀nà karùn bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí nta ọmọ àníyànká lójú fò sí lọ́jọ́ àti tí wọ́n tù mí sán ọdún yìí bẹ́ẹ̀ àwọn àlàkó yìí nàbí kó bulamba abẹ́bẹ̀ lẹ́rẹ́ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rú náà tó náà lamba yìí bẹ́ẹ̀ kúrọ̀ ní iye nle lu togo njoba togo ape yin po ni ka loju fo si si ka gbon omo ran lo nle do to be somo ndilamba bubu ka bulamba fo mo yen ko be bulamba tan na sunu mudo ibe ape ni musika empreye ki alapa ko mo ran bo mo yen mi wa e ke iye ara patayin po ran me ke cha eti patayin po si ko to ko mo wa ni po to wa ni ke dipo to yen po nko be tin njoba iya ri di afo arele ohun ba pa oyan ohun egbe ototo
1: le ma o ima ku omi ro ni ayi we ma o olohun.

0: temi aritibwe igba nkilo betin di njoba tugu ya ri di afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa inabune una kunre bone irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efune na pa omo en tono kan juguba irun mba nle lu tugu en joba tugu kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bu buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ bulamba nù nà mẹ́rin mọ́dé ní òṣùmẹ́rú yínú òṣùmẹ́fà yínú òṣùmẹ́jẹ yínú òṣùmẹ́dógún ní ọ̀nà karùn bulamba abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bubá lọ́mọ nàbí mi nà lọ́mọ wọ̀nyé wà rí nta ọmọ àní nǹkan àlójú fò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sán ọdún yìí bẹ́ẹ̀ àwọn àlàkó yìí nàbẹ̀ kó bulamba bẹ́ẹ̀ lẹ́rẹ̀ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rù náà yẹn tó náà làǹbà yìí bẹ́ẹ̀ kúrọ̀ ní iye nlẹ̀lú tógú ẹ̀ ìjọba tógú àpè yín kó nìkan lójú fò sí sí ká gbọ́n ọmọ wọn lọ́nlé dòtó ibẹ̀ sánmọ́ ndí làǹbà búbù ká bulamba fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bulamba tán náà sùnú mú dọ́ ibẹ̀ àpè ní musikẹ́ ẹ̀mpẹ̀yẹ ṣé alápá kọ́ máa bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pata yín pò náà eke tsa etí pata yín pò sí kòtò wọn kò mọ wa ni kòtò wa ni eke di kòtò yẹn pò nǹkan bẹ́ẹ̀ ti níjọba iye àrí di afọ arílẹ̀ òun abarapa ọ̀yàn òun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.
1: ǹlẹ́ máa wo ìmọ̀ fún omi ró ní àyè rẹ̀ máa wo ọlọ́run.

0: ogójì kan nígbà tí wọn ò dó tìké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só tìké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́ èyí gbọ́ta rọ àkọsódó àkútì pẹ́lú kúfídó lámẹsẹ́nu ọgbọ́lẹ̀ kájàtà mẹ́kọ́lọ́ yìí hádọ́wà tọwọ́ ò sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jùkọ̀ tógójì kan lọ́pẹ́ mọ́ mudọ́ máma abáfàmẹ́ lè tógó nígbà dí ìhò lè pé kí máa kọ́ gbáligbáli wà tó àkú mẹ́ lè kàríkà yá hàn àgbẹ̀tọ̀ pọ́ ní àmúdọ́ lẹ́ni tí amẹ́ríkà kọ́ lómi ilé ń kékeré ìwọ̀n àdéhùn zàlìkì ilé ti lọ báyì ń kéke àmàdé tọ́lọ́nà àfọwọ́lẹ́ tí ilé kó tí mẹ́mi ilé wà dọ́ mẹ́ hàn tọ́ wà tó àkú dúró mẹ́ lè kàríkà yá hàn mi gòdùgòdù tọ́ wà sọ kúpọ̀ tí ní wo má vi aṣọ náà mi kúpọ̀ lọ́yà náà lọ́múdọ́ lẹ́ni tí mi àkọ́ kóló fi ni mi àbẹ̀ kọ́ ẹ lọ ìdí mi àpọ̀ ẹ lẹ̀ mi àṣọ lọ́nà kóló àmì kọ̀ọ̀kan nìyẹn dé aṣọ náà àmì hàn tọ́ ó nàá lómi gbọ́ ẹtẹ ìyígbèdo àṣì ti so àkọsódó àkú ti pé lọkùnrin dó lámẹsẹyìn ò gbọ ilé kadò dómẹ kóró ìhádọ àtọ o.
1: Bonjour maman. Comment je vais au campus?
2: Qui est ta maman? Désormais ne m'appelle plus maman. Tu as compris? Ta maman est dans le tombeau. Va la réveiller.
1: Merci maman. Au revoir.
2: Cet enfant va me tuer dans cette maison. Je vais lui montrer de quel bois je me chauffe.